0: kun èyí tó ń sìn ìwòtán sí mi dáadáa.
1: ẹni atọ́ sí mẹ́ bó tán sí mẹ́ dandan ó bọ́ mílò bíọ́ bíọ́ fìlẹ̀ ẹ̀rọ tají gbọ́dọ̀ mi kẹ̀kẹ́ mi máa sọ yín àlékún nínú tọ́ mi tàn lẹ́ o mi máa ka sọ yín àlékún nínú nà mi tàn lẹ́ o lónìí wo èmi náà tún òye ọ tọ́ mi tán pọ́ nà mi tán pọ́ náà rùmọ̀ ẹ gbé wọ̀ mi rọmọ bùrọ̀ káwẹ́ nẹ mi ká tún lọ mi lọ ọjà wẹ̀ fínẹ́ à mi tún lọ mi lọ ọjà wẹ̀ fínẹ́ à mọ́ ò ní máa lọ́gbọ́rú wùfẹ́ mẹ́ ẹ dẹ́ gbé ọ bọ mi mẹ fìlẹ wà dà lọ alegun dèvò yín nù yé wẹ gbọdọ wùfẹ tó wùfẹ jí nù yé wẹ mọ ò máa lọnù mi dẹ bọnù mi mọ wùfẹ nẹ o ẹ bẹ mọ à papa kótó màmá kó ẹ náà pò bọ mẹdẹ ọ sẹ tó lówó yìí bójú mẹdọ kó tó ọ mi náà mọ wùfẹ dẹ nù nà fínẹ ọ papa kó màmá kó ẹ mẹ ẹ tẹ ká yín nà mẹ ọ gbẹ kpọdọ wù tútàn gbẹ kpọdọ wù tútàn bọ gbẹtọ de na nọ kpọ xɛ bó dọ xɔ xɛ bó jaba xɛ bọ yìnyɛn anu tán bó na dùn tó kpɔ bó na da ẹkún tó kpɔ ẹnẹ yọ mi da ẹbí kan anu ayé ali gbɔnununu mɛnɛ lɛ do mi dɔ mɛnɛ wa ta yi dɔkun emi tán mɛnɛ wa mi kuna mɔnu kunu jà mi ka tó dɔ mi lọ jà wé fínɛ yàn nu mi tó dɔ mi jà wé fínɛ yàn bɛ sin gbé yọ mi yà ojo mɛ mi tɔ lɛ do mɛ esi ku ba lɛ yɛ ni ba mɛ ma sigi ba yɛ ni mɔ tata jin
0: wọn ò fò mẹ kàn án mẹfọ dó mi wẹ ọ nyọnu dídọ tọtọ ikun náà dà so ó fínẹ ọ yà dé bọ pẹlú sọ ibi ọdún mọ ọkọ tán mẹ fúnlẹ ní ọ tì mẹ bọ èrò fínẹ kàkà ẹ wà dọ tọtọ rọ àbúrò pẹ alẹ títù àwọn fẹ plan tàbí títù àwọn fẹ tàbí èrò wí ṣùgbọn àwọn fẹ má vi èrò mọ tọ pọn ẹ bọ pọn fí ẹvẹnu ilé ọmọ oyún ọfẹ bọ èrò fínẹ bẹ kpala bẹ wa bọ tọrọ mẹ káde. Edo papa me ipo yin po de tin de asuche gugu do me opo e papa ro ah e o ta we lo ni din wa mo ro so itu me fi di mo yen bla alo bo bla for fi ni mo ko ta le ni yan fi yen ton egbe yin kun ran da si o bo ka ipara ho wa yen le so on gbe na be ni marriage mi ton so itu de be ni o e je na no dandan e ko to po ro hi ho de we ka me wa torun ro ma so wa fi o e ni po fi ton le dẹ́nu pọ̀ fi mẹ́tàn lẹ́gbọ̀n ẹ lọ́mọ ní pọ̀ fi tán rẹ̀ ní wúlí bọ̀ ọdún fi tán rẹ̀ dẹ́nu wúlí bọ̀ ọdún fi mẹ́tàn ní wúlí yẹ pé kò jẹ́ àgbẹ̀rù pọ̀ mẹ́ àtún ní ìlú wa ètò pé mẹ́ ètò pé bi.
1: ẹ kọ́ sí papa
0: pa ẹ bó ìdá sọ.
1: ẹ má yan ní ẹmi kẹkẹrẹ bò filẹ ẹmi kẹkẹrẹ bò.
0: dẹ́yàn gbọ́n dẹ́nu yàn náà gbọ́n ẹ ní àwọn ọ̀nà ni.
1: bó na jidọ yìí e wa sin wa mede iye tun gbẹtọ di mọ nọnà kó gbè pèrè ẹ náà kọtàn tàn nìkan ẹ náà nà fìdè gbónáà kàkà bọ sàn kó ẹ náà wa eyín náà ẹ má tàn gbèrè àtún lọ mi yẹ gbèrè gbé ọ òkun yẹ ẹ bẹ ẹ náà tàn ọ ni ẹ bá mọ àwọn ẹ dọ mi kú sí nọnà kó gbé o.
0: mi aná nǹkan dó wèé má mẹ mi ló kẹńdó nu ẹkọ dè bá kẹńdó tó sì kúdò mi dà súnú ẹni ọlẹ bí sẹsẹ mi lè rò 01 97 85 46 47 mi yọ ẹni ọbọ ẹ má wà sọ à mi náà yọ 01 97 34 44 64.
2: mẹsẹ tó rọ mi tọ mi ló fi fọnù ọrẹ bó tó gbé mi mẹ kó mi mẹ lé ló do tó mi lẹmẹnu tiktok gbm tó gbé mi edoxi yanni ayélujáfẹ tó gbé mi búrọ mi tó gbé mi bẹ bí wí o le bonheur e tó gbé mi mẹ nàjìrọ bó dada tiẹ mi de sùn títí gbé tán ní òkú ni mi dọsẹ dó mi dọ yìí nẹjì.
0: le bonheur e nọ̀nà ọ̀jì táwọn mi ká dò.
2: Etienne
0: Bomina pon ena cheni kaka
1: ena chen webe ni kado
0: emi ja ho provan we provan we da ho e be do bro kruwo nu kan to ele ronu ene on ledu we na no kanji
1: ena chenu tata ti na ena chenu azima e gbe ton ma saro fine
2: kanji to

yin eyan wa nile loko lodo lona wi pe eku tita ti leko si wa lati oju le ise wa agogo mokanla lu wo koja iseju 5 si 6 lodo ti wa nibi akoko yi ni eni anfani lati gbo akojopo awon iroyin tinu ose ti o n pari lo yi gbogbo eyin eyan wa eya wa leti yin fun nkan bi 20 iseju be lati gbo awon iroyin yi siwaju e ba farabale lati gbo ikori awon iroyin na ninu iroyin wa ti ojo ti toni e ma gbo nipa ayeye ayajo awon oniwosun ni agbaye a ki se ipade ni agome egbe democrat se ipade egbe fcb so ipo re ninu egbe oselu di pataki ati wipe eto osu karun odun fun efb e gbo nipa re eto idile ni ile ejo ku supreme awon alamojuto ise ti a mo si acte du ministre du travail won lodi si ise awon omode won se ayeye iranti yen ni bedna eni ti a mo si gantin ati pe ni ikeyen ma gbo nipa ayeye ayajo karun legoji yen ni 40 ti bob marley fi aye sile lẹ́kọ̀ọ́ sí akí gbogbo ẹ̀yìn èèyàn wáyé pé ẹkùn etíléko ẹ bá farabalẹ̀ láti gbọ́ àwọn ìròyìn tẹ gbọ́ ìkórí ẹ̀ náà lẹ́kùnrẹ́rẹ́ láti ẹnu oníròyìn fátàn màsí àti nídìí ẹ̀rọ lọ́nkọ́ ìyáàfin sebastian ìyáwédéwu ni yóò jẹ́ kẹ́ máa gbọ́ bó ti tọ́ àti bí ó ti yẹ ayẹyẹ àyájọ àwọn oníwòsàn ní àgbáyé ọjọ́ 12 oṣù karùn-ún ọdún tí a mọ̀ sí 12 May ni wọ́n ṣe ayẹyẹ àyájọ àwọn oníwòsàn lọkùnrin àti lóbìnrin ní àgbáyé èyí tí wọ́n fi tan ìmọ́lẹ̀ sí iṣẹ́ àwọn obìnrin àti ọkùnrin oníwòsàn bí ó ti ṣe pàtàkì tó fún ìlera wa èyí tí a ní láti tẹra mọ́ ní ojoojúmọ́ láti máa ta ọmọ ìlú jí fún bí wọ́n bá ṣe ní ìlò rẹ̀ iṣẹ́ tí a ní láti wá ìlọsíwájú rẹ̀ pẹ̀lú ìgboyà ni àkọlé àyájọ ti ọdún yìí ni nos infirmières notre avenir le pouvoir d'agir des infirmières notre avenir le pouvoir d'agir des infirmières encore sauve des vies àkọlé yìí ó tọ́ka sí bí iṣẹ́ oníwòsàn ti ṣe pàtàkì tó fún ìlera ní ayé tá a wà nínú èyí a kì í ṣe ìpàdé ní àbómẹ̀ haute autorité de l'audiovisuel et de la communication tí wọ́n ń dàpè ní hac ń jíròrò lórí àwọn ìbò tí wọ́n dì kọjá wà lọ níbi ìpàdé kan tí wọ́n ṣe ní ọjọ́ ajé nílùú àbómẹ̀ fún ọjọ́ mẹ́ta gbáko ni àwọn olùdámọ̀ràn ẹgbẹ́ hac àwọn aṣojú sena pẹ̀lú àwọn aṣojú oríṣiríṣi ẹgbẹ́ àti àwọn elétò ìkéde péjọ wọn péjọpọ̀ fi ṣe àṣàrò lórí ohun tó tọ́ àti èyí tí kò tọ́ tí ò tọ́ tó wáyé ní àkókò ìbò náà tí wọ́n sì kan sára sí àwọn ohun tó ṣe déédé láìgbàgbé ohun tó kù díẹ̀ kí ààtó àti pé kí wọ́n pàtàkì ohun oríṣiríṣi tí wọ́n ṣe fi ṣàpọ́nlé hack fún ètò ìbò ní ìgbà mìíràn tí ìbò yóò tún ṣe kíni tí ò bá tún wáyé ní ọjọ́ iwájú ẹgbẹ́ democrat ń ṣe ìpàdé níbi ìpàdé ìfikùnlukùn tí ẹgbẹ́ democrat ṣe ni wọ́n ti roríwò sí ọ̀rọ̀ tí ó kan orílẹ̀-èdè wa benin bí ó tilẹ̀ jẹ́ pé àwọn àti ìjọba orílẹ̀-èdè wa kò panupọ̀ wọn ò yí ṣe pé wọ́n wà pọ̀ ní gbà kankan síbẹ̀síbẹ̀ wọ́n ní gbogbo ohun tí ó bá ti kan ìlọsíwájú orílẹ̀-èdè wa benin tí a wà yìí ń kọ́ tí yóò ṣe ní àǹfààní àwọn wà ní ìkàlẹ̀ fún àtìlẹ́yìn rẹ̀ wípé àwọn dúró gbọingbọin ni níbi ìpàdé kan tí wọ́n ṣe ní kútọnu tí wọ́n fi kùnlukùn lórí ọ̀rọ̀ ẹgbẹ́ wọn ni ọ̀rọ̀ tí a sọ yìí kọ́ ó ti wáyé tí wọ́n sì dúró déédé wípé kò sí bó tilẹ̀ wù kó rí gbogbo ohun tí ò bá ṣe orílẹ̀-èdè wa benin ní àǹfààní ń kọ́ àwọn ti wà ní sẹpẹ́ láti ti ìjọba tó wà lórí àlééfà lẹ́yìn
ta ba kúrò ńbẹ̀ ńkọ́ a máa jẹ́ kẹ gbọ́ nípa ẹgbẹ́ FCBA tó sọ ipò rẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú di pàtàkì. Ẹgbẹ́ òṣèlú First Kuri Pour Benin Emergent FCBA ó sọ ipò rẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú di pàtàkì níbi ìgbìmọ̀ gbogbogbò tí wọ́n ṣe ní Kútọnu. Níbẹ̀ ni ètò náà ti wáyé tí ẹgbẹ́ náà sì pinnu láti ṣe alátìlẹ́yìn olótù ìjọba tuntun Romuald Wada yìí kí ó tó gorí àlééfà ìjọba. Alátìlẹ́yìn olótù ìjọba tí a mọ̀ sí akọ̀wé àgbà tó jẹ́ alágbẹnusọ ẹgbẹ́ náà tí a mọ̀ sí FCBA ọ̀gbẹ́ni Alásàní Sùmánù ó sì gba ọ̀rọ̀ ẹgbẹ́ náà sọ gẹ́gẹ́ bí ó ti wí tí a gbọ́ pé ó ṣe pàtàkì fún ìgbésí ayé ẹgbẹ́ FCBA láti kópa bí ó ti wù kí ó rí nínú ẹgbẹ́ gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni Garba Yaya àti Alásàní Sùmánù ti sọ ẹni tó jẹ́ President d'honneur tó sọ pé ó ní láti kópa nínú ètò ìdàgbàsókè ìlú gba orí ètò tí wọ́n ṣe pẹ̀lú ẹgbẹ́ òṣèlú ìjọba gẹ́gẹ́ bí Garba Yaya ti sọ tí a gbọ́ lani ká fi tó ẹ̀yin èèyàn wa létí. A kí gbogbo ayé pé ẹkú etíleko. Ètò oṣù karùn-ún ọdún fún EFBA. Ẹgbẹ́ Institut Français du Bénin tí wọ́n ń dàpè ní EFBA ti ṣíde ètò àṣà ìbílẹ̀ rẹ̀ àti ti iṣẹ́ ọ̀nà tó jẹ́ ti oṣù karùn-ún ọdún tó ṣe. Níbi ìpàdé oníròyìn tó wáyé nípa olùdarí ètò èyí tí ó fi tàn mọ́lẹ̀ sí oríṣiríṣi ètò tí ó jẹ́ ti ìlú àti ti gbogbogbò. Nínú ètò ọjọ́ ẹtì tí ó wáyé kọjá tí a mọ̀ sí Slam Poésie èyí tí ó wáyé ìyẹn ni Slam Poésie tí ọ̀gbẹ́ni Semevo Henri Clihe ó jẹ́ alákòóso ayẹyẹ rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ oníṣẹ́ ọ̀nà ni wọ́n kéde rẹ̀ láti gbé ayẹyẹ náà lárugẹ. Poésie lórí ètò Slam Poésie tí wọ́n sì yan olórin Zainab Habib fún ayẹyẹ náà láti ṣe ní ọjọ́ Àbámẹ́ta ọjọ́ 23 oṣù karùn-ún ọdún yìí. Àwọn tó fẹ́ràn ètò Benin ni wọ́n yàn fún láti mójútó ètò náà. Wọ́n sì fi ètò tí wọ́n pè ní Crocodile du Benin sílẹ̀ láti ṣe. Bẹ́ẹ̀ ni wọ́n tún ṣètò tí wọ́n pè ní Épervier à la salle d'exposition tó jẹ́ ti Institut Français du Benin tí wọ́n dàpè ní EFBA. Ẹ̀tọ́ ìdílé ni ilé ẹjọ́ Kú Supreme. Ìlọsíwájú ní ilé ẹjọ́ Kú Supreme èyí tí wọ́n pe àkọlé rẹ̀ ní L'évolution de la nation du conjoint dans la jurisprudence de la Cour suprême ni àkọlé ìmọ̀ ti Cour suprême àti ẹgbẹ́ ẹ̀tọ́ ọmọ Benin fún ìdílé. Ìtumọ̀ ohun tí wọ́n ń pè ní café scientifique ni pé kí a gba ẹ̀tọ́ ìdílé fún ìlọsíwájú ayé fún fi gbé ẹgbẹ́ tó tọ́ kalẹ̀ gẹ́gẹ́ bí Victor Dassi. Èyí tí ń ṣe orúkọ rẹ̀ ń jẹ́ Victor Dassi Adosu tó jẹ́ alága Kú Supreme ti wí ní ìbẹ̀rẹ̀ ìpàdé tí wọ́n ṣe ti àgbọ́. Jẹ́ gbogbo apátápátá ẹ̀kú etíleko láìpẹ́ láì jìnà ńkọ́ a mà wá sí ìparí ìròyìn náà. Àwọn alámòójútó iṣẹ́ tí a mọ̀ sí Acte Ministère du Travail lòdì sí iṣẹ́ àwọn ọmọdé. Àwọn alákànṣe ètò ni Ministère du Travail et de la Fonction Publique ni littoral àti àwọn alákànṣe ètò lòdì sí iṣẹ́ àwọn ọmọdé níbi abala ẹlẹ́ẹ̀kejì ètò tí a mọ̀ sí deuxième édition de la campagne tolérance zéro tó wáyé ní ìpínlẹ̀ littoral ni ètò campagne tolérance zéro au travail des enfants ti wáyé ní òwúrọ̀ kùtùkùtù ní Prevetri Kútọnu fún àǹfààní iṣẹ́ àwọn ọmọdé tí wọ́n máa ń lò fi ṣe iṣẹ́kíṣẹ́ gẹ́gẹ́ bí ìyáàfin Mireille Lẹ́gba tó jẹ́ Directrice Departementale du Travail
et de la fonction publique ni littoral ti so ti agbo oro na waye ninu oro iside abala keji eto ipolongo ti a mo si campaign tolerance zero ti won se nitori ise awon omode prefet gomina littoral o menuba eto na ni owuro ojo na ti a se alaye fun eyin eyan wa nje ka to ma lo nko won se ayeye iranti igantin ni ojo ketala osu karun odun ni won se ayeye iranti ojo iku ologbe benardin kadina gantin to fi aye sile odi odun kejidinlogun eni to je asoju pataki ninu ijo katoliki romana eni to se ise takun takun ninu ijo katoliki ki o to fi aye sile lo iyen ni o fi aye sile ti o si lo to olorun lo gege bi emana degeno ti so ninu oro re to so fun iranti ologbe na ki olorun ba le dumare ko gbe si afefe rere ki eyin ko si da ni ipari ayeye ajodun karun le logoji ti Bob Marley fi aye sile ni ojo kokan la osu ko osu karun odun 2026 ni o pe odun karun le logoji ti ogbontarege ti ma lu rege Bob Marley fi aye sile ninu odun 1981 ni o fi aye sile je pe olorun oba asiwaju ni o je ninu ilu rege ni lulu o si ma n gbogun ti iwa eyan ni je ti o si ma n se gbogbo nkan re pelu ife si omo ni keji ati itura re kale ti ki se kini ti ki yi wa oro elomi bi pe ka ma topinpin oro eyan opolopo awon olorin ni won se orin lolokan ojokan lati fi sami ayeye odun karun le ni ogoji ti o fi aye sile ki olorun ba le dumare ko gbe safefe rere ki inu rege ko si ma ni itesiwaju lotun atosi ni agbanla aye koni ju bayi lo ninu awon iroyin wa tojo ti toni te n gbo lati enu oniroyin fatan masiat nidi olorun idi ero olorun yaafin sebastian yawedewu ni o wa nbe laipe laijina e ma gba awon ikede ti o wa ni ikawo ni.

kí gbogbo ẹ̀yin èèyàn wa pé ẹ kú etí lẹ́kọ̀ọ́ agogo mọ́kànlá ti lù ó kọjá ìṣẹ́jú mẹ́tàlá lọ́dọ̀ ti wà níbí. Àwọn ìkéde tó wà ní ọwọ́ wa yìí ni a máa fi tó ẹ̀yin èèyàn wa létí. Ǹjẹ́ a máa bẹ̀rẹ̀ ìkéde wa yìí látorí ìkéde tó kan àwọn mùsùlùmí tí ojúlé-iṣẹ́ tí a mọ̀ sí Direction Générale de l'Agence pour la gestion de la logistique des officiels. Lóní ká máa sọ fún gbogbo àwọn èèyàn tí wọ́n múra láti lọ sí àjì ti ọdún yìí wípé ìkéde yìí kàn yín lọ́pọ̀lọpọ̀. Ìyẹn ni wípé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń lọ sí ìlú Mọ́kà, wọ́n ní wọ́n ti gbé ilé-iṣẹ́ kan kalẹ̀ fún yín báyìí tí yóò máa mójútó èmi ni àwọn nǹkan tẹ́ fi gbẹ́rù lọ sí ìlú Mọ́kà. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ lọ sílẹ̀ Mọ́kà tẹ́ ń lọ sí àjí tọdún nìí, wọ́n ní ó ti gbé àwọn valise àwọn tẹ́ fi máa kó àwọn ẹrù yín lọ sí àjí tẹ́ ń lọ lọ́dún nìí. Wọ́n ní 28 pouces àti wípé 24 pouces wà ń bẹ̀ pẹ̀lú 18 pouces tẹ́ lọ sí iléeṣẹ́ yìí tẹ́ lọ rà á. Tí ẹ bá rà á, òun lẹ kó ẹrù yín sí láti fi lè wọnú àfihàn lọ sí ìlú Mẹ́kà lọ́dún nìí. Wọ́n sì wá ṣe lálàyé pé tẹ́nìkan bá wà tí ò bá rà á tó bá lọ gbé àwọn valise míì fi kẹ́rù rẹ̀ sí ní orílẹ̀-èdè wa Benin bí fi máa lọ sí àjì nǹkan kò ní wọnú àfihàn náà. Wọ́n wá ṣe lálàyé pé àwọn ààyè tí wọ́n sọ pé wọ́n ti ń ta yìí tẹ́ ẹ bá lọbẹ̀ tẹ́ ẹ bá rí rà lọ́dọ̀ wọn àbí wọn ò ta fún yín, wọn ni ẹ ṣe kí ni ẹ lọ fi ọjọ́ sun àkúrò tí wọ́n ò fi dìde láti fi lè lọ béèrè kí ló fà á tẹ́ ẹ fi rí àwọn valise yìí rà fún tiyín. Tá a bá kúrò ńbẹ̀ nǹkan eléyìí jẹ́ nǹkan pàtàkì tán, wọ́n ní special grand prière fún ọdún May tá a wà nínú ẹ̀ nínú ọdún tá a wà nínú ẹ̀ ní fún oṣù May ọdún 2026 tá a wà nínú ẹ̀ yìí. Àdúrà àgbàyanu tí wọ́n fi gbógun ti èṣù tí wọ́n fi fọ gbogbo ìnira tó ń dà yín láàmú tẹ́ ẹ rí sójú tó sì ń jà yín lábẹ́lé níbi ọjà ni o, nínú ilé ni o, níbi iṣẹ́ ni o. Ẹni tí wọ́n ń pè ní Evangeliste Numovi Doji Paul ni wọ́n ń pè yín. Gbogbo ẹ̀yin èèyàn wa pátápátá kí ẹ wá síbi ààyè tí wọ́n ti máa ń ṣe àdúrà. Ibi tí wọ́n ń pè ní Jésù ẹ la solution ó wà ní Àjìrá Tevukame, ó wà ní nǹkan bíi kìlómẹ́tì 5 sí Kàrífù Páwú lórí ọ̀nà tóóró ti tọ̀rì ní ọjọ́ tí a mọ̀ sí ọjọ́ Ìṣẹ́gun 12 Samedi 16 àti gbogbo eléyìí. Wọ́n ní kẹ wá síbi àdúrà yìí ní ọjọ́ Màádì tá a mọ̀ sí ọjọ́ Ìṣẹ́gun 12 àti títí di ọjọ́ Àbámẹ́ta tí a mọ̀ sí 16 May ọdún tá a wà nínú ẹ̀ gẹ́gẹ́ bí àwọn ètò tí wọ́n ṣe kalẹ̀. Ní ọjọ́ Ìṣẹ́gun wọ́n ti ṣe ìyẹn wá lọ, wọ́n wá ń ṣe lálàyé pé ó ń tẹ̀síwájú láti àná títí di ìjẹta, láti ìjẹta di àná wá di èní tí ń ṣe ọjọ́ Jímọ̀ ọjọ́ 15 oṣù 5 ọdún nìí. Láàárọ̀ láago mẹ́sàn-án di àgógó kan ọ̀sán tá a mọ̀ sí 13. Ní ìrọ̀lẹ́ láàgógó 7 di àgógó 10 alẹ́. Fún ẹni tí ò bá lè ráyè láàárọ̀ láago mẹ́sàn-án di àgógó kan ọ̀sán, ó lè lọ sí ti ìrọ̀lẹ́ láago 7 sí àgógó 10 alẹ́. Fún gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ lọ síbẹ̀ tí wọ́n fi àdúrà fi ṣẹ́gun fún yín tó jẹ́ pé gbogbo ìnira tẹ́ ẹ̀ rí odi àfìyẹ́yìn tẹ́gùn fi aṣọ. Wọ́n ní ìwé Matthew orí 11 ẹsẹ̀ 28 ló ń sọ̀rọ̀ tó ní gbogbo yín pátápátá tó jẹ́ pé ẹ ti sáré venez à moi vous tous qui êtes fatigués et chargés et je vous donnerai du repos. Ìwé Matthew ẹsẹ̀ 11 ibẹ̀ orí 28 ló ń sọ bẹ́ẹ̀. Wọ́n wá ń ṣe lálàyé pé gbogbo yín tẹ́ ẹ fẹ́ wá síbẹ̀ ńkọ́, wọ́n ní láti ètò àrùjù lọ sí Tevukame. Wọ́n ṣe lálàyé pé
ọkọ̀ ti wà nílẹ̀ fún yín. Ẹyin tẹ wà ní Glo, Zẹ, Sekú, Àlàdà, Tọ̀rì lọ sí Dèfú Kamẹ̀. Ẹyin tí ó tún jẹ́ pé ẹ tún wà ní Bọ̀ọ́kàn ni Kàrífù, Dákù, títí lọ sí Dèfú Kamẹ̀. Ibi tẹ́ ti rọ́kọ̀ wọ̀ ni wọ́n á ṣe lálàyé wípé Jésù ẹ̀ la solution fún gbogbo ẹ̀yin tẹ bá fẹ́ lọ síbẹ̀ tẹ bá débẹ̀ ẹ bá wọn pàdé. Tẹ́sí kópa nínú àdúrà yìí, ẹ pè wọ́n lórí +29 24 0165 14 90 0 95 91 91 50. Ǹjẹ́ wọ́n ṣe lálàyé pé Ọlọ́run Ọba Elédùmarè kò ní fi ẹnìkankan sílẹ̀ nínú yín. Kó tó di pé wọ́n parí àwọn ìkéde mi, eléyìí kan gbogbo yín pátápátá, wọ́n ṣe lálàyé wípé ẹ̀yin tẹ fẹ́ràn láti máa mu àwọn ohun ìní lóríṣiríṣi sosete òrèlì, ó ní ká máa sọ fún yín wípé wọ́n fa owó àwọn nǹkan wọn tí wọ́n ń tà wálẹ̀ títí tí wọ́n máa ṣe ẹ̀dínwó fún yín pé 20% lórí gbogbo nǹkan tí ẹ bá rà. Bẹ̀ láti ọjọ́ 15 oṣù kẹrin títí di 30 ọjọ́ oṣù karùn-ún tá a wà nínú èyí ni wọ́n fi ń sọ pé tẹ bá wá síbẹ̀ ẹ máa rí Baron de Bouillac rà ńbẹ̀, Dynasty wà ńbẹ̀, Experience ni o, The Societe Aureli oní Bordeaux Superior, Typique, Kenzac àti Salake, Chateau des Arnaud, Martus, Chateau Babi, Whisky Moon Arbu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ tàwọn. Wọ́n ní ẹjẹ́ káwọn fi ìpàdé sí ojúléeṣẹ́ tàwọn tó wà ní Tọ̀gbìn Plage tẹ̀ bá ti wá síbẹ̀. Gbogbo ń tà sọ yìí ó wà lọ́dọ̀ àwọn ní rẹpẹtẹ. Ẹ pè wọ́n lórí 0 53 02 76 36. Tẹ bá fẹ́ gba àwọn nǹkan wọ̀nyí kalẹ̀ nìyẹn pé kàn bá yín fi sílẹ̀ pẹ́ ń bọ̀ àbí 0 85 30 69 10 fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tí ẹ bá fẹ́. Ǹjẹ́ gbogbo ẹ̀yin èèyàn wa kò máa ní jù báyìí lọ lórí ìròyìn àti ìkéde tá a fi tó yín létí láìpẹ́ láì jìnà. Ẹ máa bá mi pàdé pẹ̀lú àwọn àáfàá mi tí wọ́n wàá fi ọ̀rọ̀ inú Àlùkùránì fi ṣèṣìtì fún yín.